0: Bip Radio, nous sommes si bien avec vous.
1: Résultat du deuxième tirage double chance 094/26 du lundi 15 juin 2026, 14h. Loto Fortune, zone A, 5 premiers numéros, 17, 44, 35, 57, 12. Zone B, 5 derniers numéros, 27, 20, 50, 13, 65.
2: Ẹyin tèmi mo mọ ti yín o ṣùgbọ́n tí mo bá sọ̀rọ̀ wọ lórí ẹ̀rọ alágbèéká tí kìrètí mi bá tètè tán inú a sì máa bí mi tàbí kí n fẹ́ wo nǹkan lórí ìkànnì ayélujára kí dátà mi sì tán ìyẹn sì tún máa múnú bí mi gan ṣùgbọ́n o nígbà kan nìyẹn o báyìí lọ́rọ̀ọ̀sẹ̀ tíṣàn wọ́n fún ẹ ní àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ pẹ̀lú owó péréte lórí fọ̀fẹ́ top appel connect illuminet àti my miss gbogbo ẹ̀ ló ti bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ wọ́n sì ti ra fọ̀fẹ́ top appel tí ó sì máa sọ̀rọ̀ lọ láì bẹ̀rù pẹ̀lú ẹni tí ó pè ra pass connect onígun mẹ́jọ péré tí ó sì wà lórí whatsapp video story pẹ̀lú àǹfààní gbígba kásánsán sesmo tó bá sì wù ẹ́ kó jẹ́ ìgbádùn ní falala gbọ́ra illuminet oní àpò márùn-ún tí ó fún ọ ní ṣìgá mọ́kànlá ó lé díẹ̀ láti máa ṣe gbogbo nǹkan tó wọ̀ ọ́ ǹjẹ́ ẹ̀yin tèmi ìrọ̀rùn ti dé báyìí kò bá àwọn àǹfààní yìí ẹ tẹ 1299 nísinsìnyí tàbí kẹ lọ sórí super apple wa celtics ìdá ọgọ́rùn-ún sí ọgọ́rùn-ún ni mí.
3: Bip Musique.